Sunday. Happy, happy, happy, happy second Sunday of the month. Mo kí ẹ̀yin ọmọ Ọlọ́run tó lógun tó lógun. Mo kí yín tẹ́lẹ̀sọ tẹ́lẹ̀sọ. Mo kí yín lórúkọ Jésù ẹni tó kú tó sì jíǹde. Òní ọjọ́ kejìlá oṣù ẹlẹ́ẹ̀keje tó náà gbéra yìí. Oṣù eléyìí sáré ni. Happy second Sunday of the month. Mo gbẹ́yìn ọmọ Ọlọ́run tí Ọlọ́run tún jí sí ìmọ̀lẹ́ àlàyé. Inú ọ̀tá rẹ̀ inú èṣù kì í dùn nígbà tó bá rí tó tún dìde tó tún lọ dúpẹ́. Pastor Jẹ́kúnlé Epaphras wòlé yín náà ni o. Ọlọ́run nífẹ̀ẹ́ lòmíì ṣe mí, kò sì nífẹ̀ẹ́ lòmíì ṣẹ̀yìn náà. Ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, nígbà gìtìtì nílùú Ìbàdàn. Women Convention 2026, I am favored. Slogan wa lọ́dún yìí nìyẹn. So níbikíbi tí ẹ bá wà ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ dìde ńlẹ̀. Ntọ́ bá mú yín dìde, àwọn ọmọ rẹ yóò dìde. Ntọ́ bá mú yín dìde, iṣẹ́ tó ń ṣe yẹn yóò dìde láyé. Ẹ já mọ̀ bọ̀ níbi pẹpẹ. Màá kàn ní ẹ jókòó. Ibẹ̀ lẹ́tì mọ́ rawọ́ pé mo dúpẹ́ pé mo jí láàárọ̀ yìí. Bó o ṣe dìde tó ń dìde lọ bí pẹpẹ, ìdùnnú yóò ṣubú lu ayọ̀ fún ọ. Ìpinnu Ọlọ́run fún ayé rẹ yóò sì di mímú ṣẹ. Ọdẹ ẹ jẹ́ kúkú sọ báyìí pé àdúẹ̀ àdúà tiẹ̀ yóò gbà. Ẹ̀yin tẹ́ ń wò mí lórí Facebook ẹ tẹ̀ sójú ẹ ní àdúà mi á gbà. Àdúà àwọn ọmọ mi á gbà. Bá a ṣe ń lọ bí pẹpẹ yẹn, a gbọ́ wọn pẹ́ sókè. Níbi tá a bá ti ń kọrin ọpẹ́ ìwọ kan mọ́ ra wọ́pẹ́ Olúwa mo dúpẹ́ ìwọ lákiri sóre mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Ẹnjiníà ẹ pé Pastor Mrs. Temitayo.

0: ojiji be mi wo lekan na. Divine involvement is a sign of divine favor. And you know, women convention team one in divine favor. Any kind of woman, be as a sin so in Hindu, go no loss in the band that see. You go also number one, can work with Mama to do it. Mama can it. How can God get involved? Go no loss in Mamba and Dasi. The first thing when God decided to be involved or to favor you is he will raise a deliverer for you. Your number day. Agbe olugbala olugbeja kan olugbala kan dide fun o enikan bi bawo eni to le support e be se nki gbe nisin baba ndasi gbo oro to nso yi o mo na ti o gba iwo ni lo ati ba ronu ti oju ko so lo. If there is a man that can pray, there is God in heaven that can answer prayer, provided ti won na ba ti da Jesu oluwa mo eni to ba da Jesu mo gege bi oluwa to olugbala re ki pe to lo mo fi tete dasi. Anybody ti o ton dese because bibeli ni bi nba gba ese lo kan aya mi o ni olohun ki o ni gbo adua mi o ni if I regard iniquity in my heart God will not answer my prayer and e wa gbo mi gbo eyan omo olohun a gbe olugbeja kan olugbala kan olufani lowo kan yo ran si o olohun ni lo kan so lato run ma fun yin lese bibeli yen o le gbe woli kan dide o le gbe pastor kan dide o le gbe contractor kan dide o le gbe businessman kan dide o le gbe nikan ti o kan dide mo fe ko ni se lofe ki aye e o le ba bo soju e wa kan ri oju ere ti o se ko ti o se salaye wa e wo ti ya ida nisin engineer mo me so mo to se o ye so
1: oruko mi ni Mojisola Azan
2: Mojisola Azan Azan nice
1: mo wa latoje
2: nibo
1: lati oje ni badan
2: oje bi
1: e ko ta nbi na mo ti sa
2: ni mo te tin saf
1: ibi ni mo tin wa josin
2: be te tin saf
1: be ni bi mo ti wa se fun
2: yes awon wa esi ibi won tin saf
1: won ti mo ri ni pe ojo monday ojo ton na oja asoke ni oje
2: loje nbe yen loje olufi
1: ikekekere ni mo fi ma ko ose ose ni mo nse ta ose olomi e kekekere ni ma nge sugbon jo yen mo a fi oju gogo lo gba ke la lowo yan mo ba ko mo je nu jade lo orun wa ti wo mi mo yi po di e mo ba wa lo be ya fe pe ejo je nduro lodo yin bi orun wo mi ni o ba ni njoko mba so kale mo ba nto ibere bayi ni mo bere ti mo nto mi ti fi di lele nje to ton tin joko ibere okunrin kan kan wa ni o ni ma me di di abe lo bi se bo je le mi o ti dun mi wo ko omi ti le soju mi o wa ja nko o wa ma me down lohun mi ni ejo mi nko na ni o n fe gberu mi kin down o ba ko tan mi ni o ye gberu mi o de gberu mi ma so da titi keji mo ba nlo be mo pade ya ko lo ba ni ma me ja nu mi tori olohun ni mo je
2: ejo je mo wa se le
1: si ton de lo olohun mi se ejo de no ni kin tin ba ni fun o ba mu 200 ni en ba mu le lowo
2: aish
1: ibe ni bi je na wo yen si bayi ise ni omi to ti de lo le ti mi lile to le mi nbe yen ni le so wa se ni yan to ju mi wara o le mi so ju mi ni omi yan ba ja bo pe loju ni ni mama enke ni je do ri 200 da fun mi la se enke e gbo wo yi mi ni mi to ye ke mi ni mo le mi nbe yen ni ni ba se ni mi ni en gba ti o nsa ye mi wa la fe lo aye awon omo ina se le mi o ni o ba gbo yen lo ba lo lo ba tun pada wa mama mo ri pe ko dumo inu me se fun mi 200 yi mo lo dumo mi ninu mi lo so fun e pe nipa se ti toro la wa na yo fi ri pa mo ni ka ma sa ri
2: mo ni e ma so e ma fa to ba wa lo e ma fun won
1: mo ni ka ja anu ba wa ni ara anu gba ni mi ni mo fun yin tinu tinu ni mo yan de
2: ko ko e ma mu
1: ko ja o pe mi sori TikTok te ba lo wa ri mi nbe
2: so
1: emi o ja ma ri mi wa lo nu ẹni ọmọ ibà ni ọwọ ni àmàmà mo tẹ̀sí yín ni ó bá tún padà mo tẹ̀sí yín ni ẹ̀dẹ̀ pàṣì mo fi jẹ yín ni ọmọ ni má jẹ mí máa mú lọ.
2: má jẹ mí máa mú.
1: ó ní àyín ẹ pàṣì ẹnu tún yín bọ̀ náà tí wọ́n bá rí mi bẹ̀ ń fọwọ́ nù ojú mi báyìí màmá ẹ má sunkún mọ́ omi ayọ̀ ló bá lójú yín ẹ ti sori rẹ kíra ikú oríire mo ní mo kú oríire ó tún ní ìjọ mo tún jọ àbẹ̀rẹ̀ ṣe ní Mamewo, Camera, the Lotu, only Lotti, what he
2: wants to
1: be new, Edda, when he can come back down, even yellow state, I cannot tell him the magic demo, Mokofi Bali, Mokonsari, Lotti, Pepeni, Mobani Ramale, when he was here, the local people. Kí ló dé bẹ kí n jẹun ọlọ́run ọmọ yìí ló ní kí n kó fún yí o mo máa ń yíra mọ́lẹ̀ bẹ́ẹ̀ni ó ṣáàdì ọjọ́ kẹta ni ìmọ̀ ẹ̀kọ́ lè wà
2: ni ọba tó ń dé
1: wọ́n ti sẹ́yìn wọ́n tún wà ló bá ń pe nọ́mbà mi ni mẹ́ tó fún ọ nọ́mbà mi lọ́jà ló bá ń pe nọ́mbà mi ló ń pè mí àjẹwà ń bi programu ń bi pé ní ká fún jàmọ́ mọ́ ká fún jàmọ́ fọ́tò mo bá rí tàti mọ́ mi sọ mo ní jẹ n kò ń ta n bá bọ̀ ta lọ mo rí ta tí wọ́n mi sọ ń gbà jáde ta ló pè mí ìwọ ta nìyẹn lọ́lọ́run aláàánú ni tá a wá mi wá.
2: Àwọn aláàánú ni.
1: Wọ́n ní kí n sáré máa bọ̀ báyọ̀ ọ̀kadà ní kí n gbé o. Ìṣe wọ ọ̀kadà ni ọ̀kadà bá ní 700 jòjò ní ìdí ẹ̀ náà ọmọkàn jókòó ni bó ṣe lù mí lọ nìyẹn.
2: Ó wù yín lóje.
1: Ó wù mí lóje bó ṣe rí mi báyìí inú wọn wọ́n wá pàdé mi nìyẹn wọ́n pe màmá ti ń wá yín látàárọ̀ mo ní àhẹ́mí rẹ̀ mo lọ tọ́ọ̀tì ní programu mo wá ibẹ̀ ni wọ́n ní ó yáyáyáyá ló bá fà mí lọ́wọ́ wọ́n gbé mi gọ̀kadà wọ́n gbé mi lọ sílé ńlá tó wà ní gloodù ibẹ̀ ni wọ́n gbé mi lọ
2: níbo
1: ní gloodù ilé ńlá kan tó wà níbẹ̀ tó ti ń jẹun báyìí báyìí gbé mi wọ́n bẹ̀ lọ nìyẹn ló lọ tọ́
2: tábìlì
1: ńlá
2: síwájú
1: mi àti fiber life ńlá wọ́n gbé wájú mi
2: fiber life
1: ńlá wọ́n gbé bẹ̀ bí ọwọ́ ta oníke wọ́n gbé bẹ̀ wọ́n tún wá mú kọ́ọ̀pù kan ó tóbi báyìí wọ́n ta ajá ice cream sí wọ́n ta ice cream wọ́n ja kíná ti ń pè kọ́ńfúlẹ̀tì gbogbo ẹ̀ àti chíńtì ó wà lórí ẹ̀ nílé ìwòlè lẹ́yìn ti pọ̀ ju nílé ẹ̀jẹ̀ fún mi lọ́wọ́ ti kúkú ló jẹ́ ń ta lọ́ba ní mo lè ní káwọn ṣe ní àjẹ kámẹ́rà ń yà mí gbogbo ẹ̀ wà lórí títọ̀ àti mo ṣe gbé 100,000 lé
2: mi. 100,000.
1: wọ́n ní bọ́sẹ̀ àti ọláwálé kí máa fàdúrà ránṣẹ́ sí àwọn ọmọ mi tó wà ń lo ìbò kí máa fàdúrà ránṣẹ́ sí wọn ọ̀nà nípa fún mi lówó.
2: ẹni sùn ọmọ yín sì ń bẹ́ lu ìbò.
1: èmi ò lọ́mọ ń lo ìbò o èmi ò rírú ọlọ́run èyí rí o.
2: àwọn ará abẹ ni wọn fi owó obẹ ránṣẹ
1: sí. ẹyọ ni ló ń jẹ sí mi o.
2: ànáwó ẹ kí n pàṣẹ. kẹsànwó báyìí gbá gbogbo ọ̀nà ọlọ́run mi gbá gbogbo ọ̀nà. gbá gbogbo ọ̀nà kíákíá láti fi. tó o lè sọ̀rọ̀ báyìí.

0: àjọ yìí ti gbà ó ẹ túbọ̀ máa fàdúrà ránṣẹ́ o ìyẹn ni tó rán wá wúrọ̀ ọ̀la nìyẹn jẹ́ wúrọ̀ ọ̀la lẹ́nu tó rán wá ń jẹ́ ń lóhun wúrọ̀ ọ̀la lòun ẹ fàdúrà ránṣẹ́ sóhun náà kẹ́lẹ́ máa gbàdúrà fún ọmọ yín tó wà ń lo ìbò àjọ yìí ti gbà ó ẹ tẹ́ra mẹ́jọ àmì ló bá tún polówó ṣọ́ọ̀ṣì wá fún
1: polówó
0: fún kẹ̀yẹ ó nítorí ohun mọ́tò lòun wọ́n kọ́ gbé mọ́tò sí òun dì mí ní tó bá lè máa wo bàbá wa jísọ ẹni ọlọ́run òjijì ipé tó bá tẹ̀lé pé ọlọ́run á ṣe nǹkan tó bá fẹ́ fún ẹ o ó wá ní àmì ògìn ṣáà máa fi àjọ ránṣẹ́ sí bọ́sẹ̀ àti ọláwálé lọ́n fowó ránṣẹ́ sí
1: mi o bẹ́ẹ̀ni
0: 100,000 lọ fún mi ìdá mẹ́wàá rẹ̀.
1: Ẹ tún mú ìdá mẹ́wàá wá.
0: Mo ti yọ́ mi rí bí sọ látijọ́ yìí ni.
1: Ẹ tún san ìdá mẹ́wàá ẹ rí bí san láti
0: ọjọ́. Ìrírí iṣẹ́ mo kàn ń di mọ́ra kiri ni kódà.
1: Màmá tó yọ ìdá mẹ́wàá tá a bá ti ṣe tán màmá ẹ ń fòyín 150. Màá tún fún màmá ì 150,000 kí wọ́n lọ fi kún ọjà wọn. Àbẹ́ẹ̀rí tán wọn ni ẹnìkan lé wọn ọba lé ní báre ẹ̀gàn yẹn ohun tí lọ́ńlọ́ọ̀dù ń fojú ẹ rí ẹgbẹ́ owó yẹn lórí kì í sòpin rẹ̀ yóò lé ọ kó o lè bá àánú tọ̀run pàdé ẹni bàbá ọ̀nà tó bá wù ọ ni ọgbà yí ìtàn mi padà àwọn tó ń sàánú ẹ̀yin ọmọ ìjọ imo ti kìlọ̀ fún yín gbogbo ìgbà tẹ bá bára yẹn mọ́ ṣàlejò gbogbo ọ̀nà tẹ bá ń lọ mọ́ sàánú wọ́n tún wá fún ya yẹn 100,000 in tó kọ́kọ́ fàyọ ìdá mẹ́wàá ni bí mo ṣe máa ń kígbe ẹ fún gbogbo ẹ̀yin ọmọ chọ́ọ̀chì mọ́ gbọ̀n bí owó ẹ ṣà àwọn pásítọ̀ ìsàn ìdá mẹ́wàá ọgbọ́njọ ọlọ́run lọ ọmọ rò pé agbára rẹ ni èmi ọmọ mọ̀mọ́ mo sámọ̀ pé wọ́n ní bí làwọn ti ń sáàbù yìí nílò kí n mọ̀ testimony ní fi dá o mọ̀ ibi wọn ti ń sáàbù àìmọye àwọn tí mi ọ̀dá mọ̀ àìmọye àwọn tí ò sí bí lónìí tí wọ́n ń sáàbù níbo lo ti ń sáàbù hallelujah o department ibo lọ wà a ní department of the choir a ní department of usher a ní department of sanctuary keeper a ní department of protocol a ní department of youth different departments in comfort life níbo lo ti ń sáàfù màmá níbi ilé mi ti ń sáàfù ojú òsì tì mí pé mi ni pásítọ̀ wọn èmi gba tiwú àwọn ìyá báyìí kí lẹ́lẹ́ máa ń tà náà mọ̀mọ́.
0: ọṣẹ olómi ni mò ń ta.
1: ọṣẹ olómi.
0: olómi liquid soap.
1: liquid.
0: àti àìsàn ni máa ń ṣe tà.
1: ta ni máa bá yín ṣe.
0: èmi náà mò ń ṣe.
1: ẹ̀yin ni manufacturer.
0: Èmi ni mò ń ṣe fúnra
1: mi. Owó yẹn lé náà sí. Ẹ tún ra mọ́ lọ jẹ́jẹ́ yín.
0: Ẹ ṣe sá.
1: Ẹ tún pàdé aláàánú mi. Ẹ rí o, màmá yìí tó ń padà bọ̀. Ṣé ẹ wá dúró mọ̀mọ́ ẹ jẹun parí ọ̀rọ̀? Ṣé gbogbo ice cream yẹn ṣe wá là ẹ mú?
0: Ẹni tó tẹ̀lé mi ní ilé mú o. Mo ní ilé ti tutù ilé ilé mú o, ilé tutù ju o.
1: O tutù.
0: O wá gbé fún bọ́ọ̀ yẹn, o wá di, o wá gbé sí láìlọ̀ tó máa mú.
1: Òun mú ti ẹ. Ẹ yóò á jẹ nǹkan kan bẹ̀.
0: Mo jẹ rice, mo jẹ jollof rice yẹn, tan fried rice àti iyun tan ké sínú ẹ̀, mo jẹ
1: wọn.
0: Chicken apá ńlá kan. Wọ́n ní gbogbo ẹni máa jẹ.
1: Ọ̀yá!
0: Mi ò lè jẹ wúńgà mo délé gan, inú mi
1: dùn. Níbi tá ẹ yóò dé.
0: Àdìbàdà rice ńlá kan ké sí mo gbé délé.
1: Fa níbi wá nìyẹn wà.
0: Mo ti mú ọmọ fún mi ra lé náà.
1: Màmá yìí ire mi tó ń bọ̀.
0: Àmì Jésù.
1: Bá a ṣe máa ṣe ń jọ́ọ̀jì nù, òògùn wa tá à ń ṣe rè.
2: Ìgbìmọ̀ ẹlẹ́sìn àti gbogbo òṣìṣẹ́ iléeṣẹ́ rédíò People's FM 104.1 Adó-Èkìtì ló ń fàsìkò ike ìyàwó bàbá wa ní Olúwa. Pásítọ̀ Ọdẹ́kúnlẹ̀ Epaphras Ọlọ́run òjijì. Mámá Tèmítáyọ̀ Ọdẹ́kúnlẹ̀ Epaphras kú ayẹyẹ ọjọ́ òbí wọn.
3: Congratulations,
2: ọmọ bíbí ìrẹ̀nà nìyí nílùú Adó-Èkìtì ìdí nìyí o tẹ́ ẹ̀ na fi ki yin lo sile iwe ilu Ado Ekiti
3: omo wa omo ekula mi omo adu ora ara mo lori ekuru be omo ebi otu omo roro ojo orijo ke wi ba ti dotu laworo tu ila ti gbo ti duake riri la kun ni o omo loke meji takotabo oloko sha omo ran pin ni da erukuku a ma so pin ni pin ni o
2: happy birthday long life and prosperity igumanase a people's fm Ado Ekiti
4: Oni to lojo mi a ton yo inu won ton dun Olorun oba ngo e mura o gbogbo eyan omo Olorun ni bikin bi te ba wa lati iwo odun ni e ti wo moto gbagi gbogbo eyin te nbo latosun e kokko koja gbagi die te ba ti de ni gbagi e ni Olorun ojijida te ba ngbogbo tun wole gbosi wole be ni gbogbo bi to ba wo gbenu gate won asile loni lagbara Olorun isin kan pe we ma ni o si ti waye an kin to ma lo gbogbo eyan omo Olorun kan fi rugbe kan ti ka fi se tola kan fi da mewa re ti Olorun irugbin dasimi ni mo fe ko fi le ida mewo Oluwa dasimi account number church lele 2017 4290 47 2017 4290 47 Comfort Life Mission International First Bank ni account number church ni ti yan ba wa wole sare lu eleyi 1966 36 38 73 1966 36 38 73 Access Bank ni yan Comfort Life Mission na ni o gbe jade ese bibeli ta fe ka laaro yi oni iwe isike o si le ka ko to mo bo o si le je gbo ba de isike chapter 1 titi wo chapter 6 isike 1 to 6 gbogbo eyan omo Olorun te ma ki birthday yin loni e lo gbe nkan re se o happy birthday long life and prosperity happy wedding anniversary eni kan ni woli mo fe so testimony 080-88-71-65-66 e send the message ire atanu ko ba yin
5: they hate us they hate us cuz they ain't us
6: drop that bass
5: we are UFM 92.7
7: Attention, all business owners in Benin City. Are you looking for a powerful platform to promote your products or services? Look no further than KUFM, your darling radio station dedicated to bringing you the best in exciting music, news, and entertainment. With a diverse audience and wide reach, advertising on KUFM is the perfect way to get your message heard by thousands of potential customers. Whether you're a small business or a large corporation, we have affordable advertising packages tailored to suit your needs. Don't miss out on this opportunity to grow your business and increase your brand visibility. Visit our business office today at 62 Ihama Road, GRA, Benin City, or call 0703-805-0243 to learn more about our advertising options. KUFM.

0: me bo utu so fun mi oni a oni camp ni after mo win bi bayi bi se mo le ma lo bi se mo ma lo mo ti ba ti to time ko so fun mi ma lo kini mo se kini mo se adura lo n gba agbara ko ba ni oke oun si bo ba to le to time abu wa si lu fa pe agbadura won ni ro mo ro oni ki ro mi o mi aro mi agbe ma ti ba yi ka ayi le anu ka agbadura si gbogbe olohun de nje ki ma rowo mu lenu emi to je pe single mother ni mi ti ba ti pa mi family mi mi ti jeun mi ti se gba but ya lo ni ma so re ma je mo wa tun yi pada o de bere si ni so every monday o bere si ni so o ba se ka mo mi lowo ni mo se so ijo 1000 ijo 2000 o ba se ka mo mi lowo tin ba ro igba ti mo ra nu gba ma se ju be lo so ifọkanbalẹ ti dé báyé ayé mi jẹ pọnbrẹlà ni mo ń lò ọfun mi níbi tí mo tí mo ti ń ta ọjà tí mo ti rọra ń ṣiṣẹ́ mi díẹ̀díẹ̀ ni ọrùlà ni máa ga òun òjò dé a máa máa sákiri ni èmi náà ti bẹni tó ní ṣọ́ọ̀bù tèmi ọba mi ṣe bí ọba mo ṣe mo dúpẹ́ ṣe àwọn ọmọ yìí náà ara mi gba ibikíbi tó bá dé iṣẹ́ yìí ò ní díṣe ọlọ́wọ́ ṣe ń lárúgbó wòlíì ọlọ́wọ́ ṣe ń lárúgbó wòlíì ẹ̀ túbọ̀ pẹ́pẹ́pẹ́ fún wa ẹ̀rí mi ní ìkejì bá mi ṣe bí ọba lórí àbúrò mi ni lásìmọ́ mọ́mì mi ọ̀dọ̀ mi ló ń gbé tipẹ́tipẹ́ ọ̀dọ̀ mi lọ́mọ yẹn wà bó gbà tó gun ní ọkọ́ dé everybody scatter lódì olórí dorí ẹ̀ mú ṣá ni kókó dá sọ́dọ̀ àìbó èyí tó tẹ̀lé mi lẹ́yìn kó máa mánéjì ara ẹ̀ ń bẹ̀ èmi náà ṣe fẹ́ lọ rọ́ọ̀zù ni àìsí mọ bí gbogbo ẹ̀ ṣe máa yí nígbà tó kàn dé balẹ̀ tó ti dàgbà náà díẹ̀ ọmọ 35 years ni kò lórí ọkọ kò tó bá pàdé èèyàn lẹ́ni ó wá máa tó bí oṣù mi ọmọ ajára àwọn jùlẹ ọmọ yẹn ṣàbẹ̀rẹ̀ sí ní sunkún sí mi lọ́wọ́ torí gbà tó pé 30 years mọ́ mi wá bá mi jàgọ́ lọ́dọ̀ mi ọmọ bá mi jàgọ́ pé àṣé kò méyàn kankan wá níwá fẹ́ mi ṣé mo fẹ́ lọ fi fọ́kùnrin lọ́fẹ̀ẹ́ ní ọdún tẹ́ tó bá nífẹ̀ẹ́ tó bá ti dé òun akọni tí a wà nígbà tó lọ́n dé ṣeun mo ṣàṣe wà bíbá àwọn náà ṣáà ń gbàdúrà ń ṣe ọmọ mo ṣàṣe mọ ẹni tí mo ṣe mọ bàbá mi tó ń ṣẹ́ṣe bí ọba tí mo ṣe mọ yìí mo ṣe wá wọ́n á sọ fún mi ní ìwọ náà máa gbọ́ program tẹ́mi náà ń gbọ́ nìyẹn tí ìpadà fi dé bá lé ayé mi ìwọ náà máa gbọ́ ìwọ náà tètè máa gbọ́ báyìí ni station báyìí mo ṣàṣàlàyé fún mo ṣàní ohun náà ti gbọ́ ló ṣàbẹ̀rẹ̀ sí níbo ó wà pé tí bá ti wá lọ sí ọ̀run màá bá ọ̀run dání bí màá ra omi màá bá bulẹ̀ pẹ̀lẹ́ àánú màá gbé lọ fún yá máa bù sóni oyá máa mú òróró máa fi pa ikùn ẹ máa ṣe ní ọlọ́run ti ṣe yánu ẹnì kan mo lélẹ̀ yóò gbọdọ̀ bọ̀ mọ́ ẹ lọ́wọ́ máa mú kó o máa lò nìró yẹn bó ṣe yẹ kó o lọ máa mú kó o máa gbàdúrà kó o dẹ̀ máa gbàdúrà kó o máa gbọ́ programu yẹn dájú mi ní last year àbúrò mi lóyún o àti bímọ lọ́dún yìí o àti bímọ abọ́kùnrin làǹtìlántì o abẹ́mọṣe bí ọba o àti bí ọmọṣe bí ọba o ti bọ́kùnrin làǹtìlántì mo dúpẹ́ o.
1: Bí ọwọ́ sórí mo rí òróró agbára ọlọ́run sí ibi tí ìwọ́ wà ní lórúkọ jésù ìgbèkùkìgbèkù tó bá wà àti ọsílẹ ìdàdé ẹgbẹ jésù ìbá pàdé pẹlú wòlíì ṣe pàtàkì mo retí ẹ lónìí let me see you one on one. Bẹ́ẹ̀ni ìbá pàdé pẹ̀lú wòlíì ọmọbìnrin yẹn tó bá ti lóyún tí ó bá bímọ abẹ́mẹ́ fún gbẹ̀bí fún ọ ní wòlíì lójúkọjú ni ń gbọ́ wá sí program lábúlé ẹ̀gbà wòlíì gbọ́wọ́lé gbogbo tó bá lóyún olówóle ọ dẹ̀ bí fúnra ẹ̀ ọ bọ́ bẹ̀ ó san rẹ 9000 ògbà 3000 sọ orí ìgbésẹ̀ mọ́jẹ́kọ̀rọ̀ èèyàn gbọ́ ni mo gbàdúrà ìgbèkùkìgbèkù tó bá wà àti ọ̀sílẹ̀ ìdàmé mọ́ jí máa gbọ́ ẹ̀ ń tó rọbí fún odidi ọ̀sẹ̀ méjì òróró náà ni o tó o bá gba òróró ẹ̀ lẹ́nu okùsọ̀wọ́ ẹ̀ á ti pèsè ẹ̀ sílẹ̀ á ti bílẹ̀sì ẹ̀ kí wọ́n kàn gbà kó gba òróró yẹn ẹni branch tá bá ti gbèrè owó ká tó fún ọ ìwọ́n bá mi mẹ́sẹ̀gì nọ́mbà mi 08082088888 jẹ́ dábranch yẹn mọ̀ bẹ́ẹ̀ ni kàláwúrà bìyà náà gàmìnì kà home ọ̀rọ̀ lélẹ́yìn ó dẹ̀ di àṣẹ wọ́n di èdìdì mo wí lórúkọ jésù ayé rẹ máa dìde
2: amen
1: ìdàná ẹmọ jí
2: amen
1: bẹ́ẹ̀ lè sà eléyà mi lẹ́nu ẹni tí ta ọjà lábẹ́ ọ̀bẹ́là wọ́n introduce ìrìn òwúrọ̀ fún ọjà mọ̀ pé onímọ̀ tìrìsọ̀ gbà yìí owo be ti fi ara ibo enu ara ile so iye ni kan ko eni ti o loko o ti pe 36 years awon okuru o ti eri legbe ororo ina fu ororo ina ni o o de de to lelu o da de to bimo o de to loko ha adua ni gba agbara o ki gba e to fe fun eloro won ti gbororo sori e oju ala mi na ti da ororo si bi lori bo mi sa mo fe connect e pelu ororo ye eni kan ni mi bo ni bi ki bi ta ba de omo ati osile
2: amen
1: in the name of Jesus
2: amen
1: aye ma dide
2: amen
1: wa de se bi
2: omo amen
1: Jesu nu wa wa
2: amen
1: kwa ka number sile 30 32 67 02 85 Mustafa Solomon Moses Oni lo ma gbe jade ni front bank lo ru ko dit wara lo gba so pe mo ma ara lo gba so pe ma ara lo gba in the name of Jesus olojo bi oni oni wedding anniversary mo bless ojo ati gbeyawo e aye ma dide
2: amen
1: anu wo nu aye
2: amen
1: we will be away.
2: Amen.
1: In another word, day.
2: Amen.
1: What is the deal about Jesus? Unwa wa.
2: Amen.
1: Then we want to celebrate to 1B. Number 1, Pastor Daniel Damilola, happy birthday to you. Number 2, Adewale Damilola, happy birthday to you. Mubadua, Ayo, Ati Boko, Ano, Kogwa Majere.
2: Amen.
1: In the name of Jesus.
2: Amen.
1: What is the deal
2: about
1: Jesus? Unwa wa.
2: Amen.
1: Don't miss her. Don't miss the program in it. Bẹ́ẹ̀ni bá mi sẹ́ ó ṣe pàtàkì èèyàn máa ń jára ẹgbà jára ẹgbà kó jájọ pàdé ọ̀rọ̀ ẹgbọ̀rọ̀ gbọ́ mo sọ tẹ́lẹ̀ ayé ẹ̀ máa dìde in the name of Jesus bless our prayer boy mo rí bọ́nú gbọ́ ẹ̀jẹ̀ jésù ó yà gbágbára kó dẹ̀ di ẹ̀rí mọ́ ọ́nà jésù olùwàwà ọjọ́

0: ẹ̀tẹ́ wú ẹ̀kẹ́ ìyá yìí wà dẹ́gẹ̀ zẹ́rẹ́ mi máa rà agun àkànbá wẹ́ èmi ni bú ọ̀rọ̀ wé wọn náà ó dúró de àmì ò máa wà gùn ẹ̀ wà yà gẹ́gẹ́ náà tí màá yà sí lẹ́ bí náà yà nàná ọ̀rí máa wẹ ọwẹ́ òkú máa mú sẹ́ kẹ̀yìn rí wọ́n bá yẹ mú máa máa mọ́ kẹ̀yìn rí èrè ó pè àwẹ̀ yé ẹ̀ dúró gbé kọ̀kọ́tọ̀ ní wọn náà gbé hókótó ẹ̀ lọ́nà àdà onado sele mi so onado ri mi so lani awe atete oma wa mose ke owo hare mai na ti atete ewa eri ewa weye ewe ewa ma wa mose ku wo hare e bo se ren na te mi na e so da we emi na ya atete owo anafian ara ifian vu ade wa ado dole yi okedo hin atete eri ewa weye ehe oku awe wo edo weye emi na ya do ku oku na ya do owo anami owo igbuma be ki akio ẹ̀yà náà mi ìrìnà ya dúró wa tó má ra èrè ẹ̀sùn wa àdòdó lẹ́yìn ọ̀dọ̀ wa mà nìmarí yẹ náà ni èyí wọn wá ya fẹ́ mi rọ ìbéèrè tébù mi yé wọn lù wá fi wọ ẹ̀yà náà ni wọ́n wẹ ẹ̀yẹ́ dẹ̀ wà yé kú wa rí táká fìyàn yí gẹ́dọ̀ wa dẹ̀ ọ̀nàdó ń fa rí ọ̀nàdó ń hìnrà ìkápítà náà yọ àdọ́ ọ̀nàdó ń hìn tébù ni wọ́n fi owó y wà wá mi ní èso kápítà wà wẹ náà yé mùsùlùmùsù ẹyẹ dẹ wà yàyà kó wọ àárẹ tá a mú egbe yọ ọ̀nàlọ rẹ báyìí yẹ mí náà ká ọ̀rí máa wẹ ìzín egbe ọ̀rú yíyó bọ̀ ẹ sẹsẹ mẹ sí ní òpè àdó ààrẹ ọ̀ma nọ̀mẹ ọ̀mámàgùn ní òkú wọ́n bẹ̀ dọ̀ ààrẹ ọ̀ma nọ̀mẹ ọ̀mámàgùn ìzín egbe ààrẹ mi náà ẹ̀ tí ọmọ ogi ìwà ogi agbe àyà tìrẹ ẹ bẹẹ nìyẹn náà ìzọ ànàdé màgàbẹ sùn ògì náà ilé ẹgbẹ ònìmọ ayá sùn ẹ náà ẹ màgàbẹ àsùn ìzọ ànàdé wọn màgàbẹ tàdé ìwẹ zẹrẹ ònìmọ ayá dùgbẹ náà dọ náà yẹ wẹ ọwọ àrí ògbẹ ònìmọ akẹ tẹmẹ náà rẹ ọbẹ gbìn ògì náà rẹ kàmí àwẹ wà bẹ wà rò wọn náà rí ẹgẹ ní màyà gàdú ẹ ògì náà bẹ ìwọn láhọ wàbẹ tàmí ẹmà níbúná máa yẹ mi hàn wẹ ẹgẹ náà ẹmà yà dùgì ọgẹ ẹnùmàdó kẹrẹ yàsẹrẹ nàti ẹ ògì ọnyẹmẹ ní ìtọ́sí ẹ ọnyẹmẹ nígbẹ rọdọ ni màkà bọ kàn wà yà fẹ ẹni wọn ẹ ọbẹ kìí bí nàá ẹzá àrùn bí ọbọ náà bá nàá dọ àtọpẹ ẹ ìṣe.
1: All business owners in Benin City, are you looking for a powerful platform to promote your products or services? Look no further than KUFM, your darling radio station dedicated to bringing you the best in exciting music, news, and entertainment. With a diverse audience and wide reach, advertising on KUFM is the perfect way to get your message heard by thousands of potential customers. Whether you're a small business or a large corporation, we have affordable advertising packages tailored to suit your needs. Don't miss out on this opportunity to grow your business and increase your brand visibility. Visit our business office today at 62 Ihama Road, GRA, Benin City, or call 0703-805-0243 to learn more about our advertising options. KUFM, your business growth partner.
2: The Financial Services Regulation and Coordinating Committee, FSRCC, and the National Broadcasting Commission, NBC, don't join body to warn everybody of the plenty wahala where the illegal financial operators, IFOs, they cause every day, where they spoil and counterbalance the trust where public people get on top anything where concern money for Obodo, Nigeria. Then they advise us to stop to the follow and do business with financial money operators where no get license. I beg, confirm the license of those kind company on top this website then, www.cbn.gov.ng, www.nicom.gov.ng, www.pencom.gov.ng, www.sec.gov.ng, www.fsrcc.gov.ng. To report any fake financial people or money scam where you suspect, call CBN 0817-665-7060, SEC 0209-462-1168, 0916-772-3240. Announcer, FSRCC.